mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Wednesday. Èmi yìí lọ́jọ́ kan tó tún ṣe pàtàkì nínú àwọn ọjọ́ tí a kì í ṣe arẹwà nínú ọ̀sẹ̀. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run tó lógun. Mo ń kí yín tẹ́lẹ̀sọ́, mo sì ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó sì jíǹde. Gbogbo olóńgbò lẹwà ẹ dìde ńlẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ka sí Opposite Rema Bank, Tèmi Jèrè Market, gbájú tuntun ní ìlú Ìbàdàn. Ẹ̀yin àyànfẹ́, gẹ́gẹ́ bí èmi ṣe máa ń wí, ọjọ́ mẹ́ta ni a kì í ṣe arẹwà nínú ọ̀sẹ̀. Ọjọ́ alákọ̀ọ́kọ́ òní ọjọ́ Sunday, gbérí ni rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òní ọjọ́ Wednesday bí mi eléyìí. Ọjọ́ Wednesday ni wọ́n kù ní ọjọ́ ìrúbọ. Lẹ́bí àwọn Yorùbá, alágbàgbọ́ kù ní ọjọ́ àánú. Ẹ̀yin wo lẹ́ra àánú gba ìdìde, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ọjọ́ Jímọ̀ lẹ́yìn ni ọjọ́ kẹta tí a kì í ṣe arẹwà. Ẹnikẹ́ni nínú mi, ẹ sọ fún mi pé àdúrà mẹ́ta ni Ọlọ́run kì í kọ̀. Pàápàá jùlọ nínú ọjọ́ báyìí, àdúrà mẹ́ta ni Ọlọ́run kì í kọ̀. Ẹ jẹ́ sáré gba àdúrà mẹ́tẹ̀ẹ̀ta yẹn pápápá ká tó bọ́ sínú ètò lórí àbájì gan. Èmi lọ́jọ́ Wednesday ẹjọ́ agbára. À ń bọ̀ nínú sábìsì lónìí for deliverance and healing service fún ìsìn ìtúsílẹ̀ àti ìwòsàn méjèèjì lọ́jọ́ wọnú ara wọn. Kì í ṣe èèyàn nìkan gbogbo lé màá tún bọ́ sórí Facebook. Olúwa ní kí n náà fi àmì tí wọ́n sí ẹnu láti gbàdúrà fún àwọn èèyàn láàrin aago mẹ́fà àbọ̀ sí aago méje àbọ̀. Ìsìn sábìsì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ àbọ̀ so nǹkan kò disturb ara wọn. Níbo lẹ ti ń dùn mí mọ́mì tí àjọ sáré gbàdúrà mẹ́ta tí Ọlọ́run kì í kọ̀? Ìjọjọ́ mọ̀ kò tọ́ bá gbàdúrà mẹ́ta yìí Ọlọ́run kì í dà sí yàn láyà mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ó sù ọ́ ni bí nǹkan bá sì dá yàn lójú ìrànmọ́ fi gbá yẹn ni. Gbogbo ni àdúrà lákòókò tí Ọlọ́run kì í kọ̀ òní àdúrà ọ̀pẹ. Bíbélì sọ pé Ọlọ́run fi òní ní gbígbé ọlọ́pẹ. Gbogbo ìgbà tó bá ń dúpẹ́ ó ní ẹ̀yìn mi Psalm 67 ó ní ẹ̀yìn ènìyàn ní ẹ̀yìn mi nígbà tí ẹ bá yìn mí màá sì jẹ́ kí ìsunkún ilẹ̀ kọ jáde. Aláàánú lọ́lọ́run ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé Ọlọ́run dára, Olúwa dára. Náà bọ̀ níbi pẹpẹ ẹ kàn wá dọ̀bálẹ̀ dábì. Gómìn ẹ kúnlẹ̀ kájọ dúpẹ́ kájọ sọ fún kó ṣeun. Ọba tó ń pọ̀ ní ipá, ọba tó ń pọ̀ sí nínú agbára, ọ̀kan ṣoṣo àjànàkú tí ní kìjìkìjì Ọlọ́run ni. Ẹnikẹ́ni ní òmíì ṣé Ọlọ́run gbàdúrà títí dọ̀la. Wá jájọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, jájọ lọ dọ̀bálẹ̀, jájọ lọ kí. Olórin rẹ ní ẹ bá mi kí ẹ bá mi gẹ̀ẹ́, ẹ bá mi kí ẹni àgbà ọjọ́. Bó o ṣe wà ń kí yẹn bẹ́ẹ̀ ni ọmọ yín ká ọ̀tọ̀kọ́ ọmọ yín ká òsì. Lóòótọ́ òní lọ́jọ́ àánú ẹ jájọ kí ẹnjìníà.

0: Àdúrà kejì tí Ọlọ́run kì í kọ̀, òun làdúrà fún ìdarí ní ẹsẹ̀. Ó ní ọ̀fẹ́ kú ẹlẹ́sẹ̀. Ohun tí mo fẹ́ ni pé kó ronú kí wàdà kó sì kú ẹsẹ̀ ẹlẹ̀. Wá sọ fún Ọlọ́run bàbá, gbogbo ẹsẹ̀ mi lérò lọ́rọ̀ àti níṣe mi darí dé mi. Kàn sọ bẹ́ẹ̀, bó o bá bẹnu ẹ̀ jẹ́wọ́, aláàánú mi. Wá fún mi ní agbára kí n mọ̀ gbẹ̀ṣẹ̀ ìmọ̀. Kàn sọ bó o ṣe lè sọ yẹn bó bá ṣe yí ọ. Olúwa dárí gbogbo ẹsẹ̀ mi dè mí, ìwọ ni mo ṣẹ̀ sí. Bíbélì ní bí ìwọ̀ bá ń sàmì ẹ̀ṣẹ̀, ó ní kò sẹ́ni tó lè dúró. Ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ ká lè ba máa bèrè rẹ. Ọlọ́run dárí ẹsẹ̀ mi dè mí, ẹsẹ̀ lérò lọ́rọ̀ àti níṣe. Dárí ẹsẹ̀ àwọn ọmọ mi jì wọ́n, ẹsẹ̀ lérò àti níṣe wọn. Olúwa lu ọ̀pá irin láti fọ ipá ẹsẹ̀ nínú ayé mi. Ògo ni fún Jésù. Gbogbo ẹni tí ó dọ̀bálẹ̀, gbogbo àwọn tó kúnlẹ̀, dárí ẹsẹ̀ wa jì wá. Kí Ọlọ́run kọ́ sàánú wa ní gbogbo ìyà. In Jesus' name, Jésù Olúwa wa. Wọ́n mi sẹ́ni gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta tí Ọlọ́run kì í kọ̀ ni àdúrà fún àánú. Àdúrà àánú. Ó ní láàrin ọdún màá sọ iṣẹ́ mi jí. Ó ní nígbà tí n bá sì ń bínú màá rántí àánú. Ẹ̀yin wo lẹ ń fẹ́ àánú? Òní tó wá bọ́ sí ọjọ́ àánú. Dìde, wọ́n mi yẹn ka ẹsẹ̀ mẹ́ta síwájú. Mo di Ọlọ́run mẹ́ta lọ́kàn sí ọ. Gbogbo ẹni tí ń bọ́ mi láàárọ̀ kùtùkùtù òní. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀bẹ̀ láàyè, nínú àwọn tí ó ra àánú gbà ká ta ọmọ wọn. In the name of Jesus, ẹ kígbe bàbá jẹ́ ra àánú gbà. Ẹlẹ́dàá àánú jẹ́ ra àánú gbà. Kó tó dalẹ́ lónìí jẹ́ ra àánú gbà. Èmi mò ń kọ yí. Mò ń sọ oríṣiríṣi àwọn àdúrà téèyàn lè gbà. Mo sọ pé oríṣi àdúrà bíi mẹ́sàn-án ló wà. Ìkan ni mo pè ní àdúrà kéèyàn ó sunkún sí lọ́rùn. Àdúrà tí wọ́n ń pè ní àdúrà ìdírẹ̀bẹ̀. The prayer of pleading. When you are pleading with your tears, Ọlọ́run kì í kọ o. Nǹkan méje lèèyàn máa bí bẹ́ lọ, èèyàn máa fẹ́ kún bẹ́ o. Èèyàn máa bomijé bẹ́ o. Nawú ẹ méjèèjì sókè, òní lọ́jọ́ àánú. Ọlọ́run sàánú èmi àtọmọ kó tó dalẹ̀. Bó o ṣe dúró yẹn ni mo ti jókòó. Ọlọ́run sàánú èmi àtọmọ kó tó dalẹ̀. Ṣé rí gbogbo àdúrà tó ń gbà àjọ ni? Ọjọ́ tó bá kájọ àdúrà sì mọ dàbí àlà. Ẹ̀ké bàbá mi sàánú mi kó tó dalẹ̀. Fún mi ní ìròyìn ayọ̀, fún mi ní ntẹ́mi náà sọ ẹ̀yìn lé lórí. Ọlọ́run ìpìlẹ̀ ipá nínú ipá àti àṣẹ nínú àṣẹ. Àwọn èèyàn ń bẹ̀bẹ̀ fún ìròyìn ayọ̀ kó tó dalẹ̀. Ní ọmọ náà bí tó gbé ìgbà mi ò sì mọ bó ṣe ṣe. Lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mọ́ kí ẹ̀mí àwọn wòlíì kò ṣe. In the name of Jesus Christ. Now, bàbá mi àtọlọ́run mi, ẹ jẹ́ ìṣe báyìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ ń bọ́ mi lé. Ṣé o lè nawọ́ yẹn síwájú? Ọwọ́ ni mo fẹ́ na méjèèjì. Mo rí tí afẹ́fẹ́ kan fẹ́ yẹ́, mo sì rí nǹkan tí wọ́n ń gbé lọ́wọ́. Wọ́n dì bí ìgbà tí wọ́n bá di gift, tí wọ́n bá di ẹ̀bùn. Wọ́n di ẹ̀bùn, ẹ̀bùn. Mo rí ẹ̀bùn. Ó máa ná ka aládé ṣàtàpà àyà. Mo rí ẹ̀bùn tí wọ́n dì. Ẹnìkan níbi báwo tí wọ́n fi wrapping paper dì. Kìíní tí àwọn sunshine tí ọmọ bí ń bí ẹyìn tí wọ́n bá fẹ́ gbé bóníyàwó tàbí fún ẹni tí wọ́n bá fẹ́ gbé fún lẹ́bùn. Mo rí ó pọ̀ wọ́n tò sí ẹ̀yìn tírélà. Ìtumọ̀ eléyìí ni páwọn kò ń gba ẹ̀bùn. Àwọn kò ń rí ire gbà. Ẹ̀bùn lè jẹ́ ọmọ, ẹ̀bùn lè jẹ́ owó, ẹ̀bùn lè jẹ́ iṣẹ́ tuntun, ẹ̀bùn lè jẹ́ ànọ́ǹtì, ẹ̀bùn lọ́wọ́. Áńgẹ́lì ti pín ẹ̀bùn tí wọ́n ní kọ́ já ẹ̀bùn lẹ̀. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹni tó bá lè ṣe àmì kí wọ́n pè ká ọ. In the name of Jesus Christ. Àná ẹgbẹ́ ṣe báyìí. Mo mú nǹkan kan lánàá. Nǹkan mo mẹ́nu lékejì. Alákọ̀ọ́kọ́ tí mo mú ni pé mọ̀rọ̀ rẹ̀ pin. Do right yourself all. Mi ò ní padà sínú yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé mo ní start something small. Bọ̀ kí n tó sọ yẹn. Ẹjẹ́ ń sáré gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹjẹ́ ń gbọ́ ohun tí màmá yìí sọ. Ẹjẹ́ ń tẹ̀lé ìṣíde. À ń bọ̀ sáfíìsì lónìí. Healing and deliverance service. Ẹnìkan ní ìròyìn yìí, ẹ mọ̀ sọ pé ẹ̀pọ̀ wa ní newsline. Kìíní pépà tí àwọn èèyàn sọ sínú omi. Àwọn kan ò ní, àwọn èèyàn ti ní o. Bọ̀ àwọn tí ò ní, màá fún wọn láàárọ̀ yìí gẹ́gẹ́ bí òun Ọlọ́run. Mo sọ lórí ìyẹn fún wọn. Àwọn náà ju tiwọn náà sínú omi láti fi gbàdúrà. Engineer, ẹjẹ ń sáré bọ́n tí mo mọ ìṣe.
1: Bàbá mi ní màá ní ẹ̀ ní màá ní ẹ̀bí o, ọmọ yìí ò yẹ ta láti àkúrẹ́ mi tà látàkọ́ ọmọ ní ọmọlọ́lá mi tà mo ní ẹ̀rí lóyìí o. Ìmúlẹ̀ ta parí prógráàmù ní Mọ́ndé ẹni pé kò fi sí àwọn tàǹtà ti ìṣèlú náà jọ ìrìn ọ̀nláìn o. Bàbá mi ò bá ṣe parí prógráàmù yẹn tó ń báyìí mo máa ń ra ọjà mi, mo máa ń ra ọjà, wọ́n máa kọ́jà, tàkọ́jà máa kọ́jà fún mi, dúùtì ni mò ń tà, wọ́n kọ́jà fún mi, àti sáré dáwó padà, ó wá ti wá pọ̀ jù, ha, gbogbo ìwà kí.

ṣe ọ̀tọ́ lọ́rùn ò lè ṣe èmi náà sunkún lórí ọ̀la ìní èmi ti bí mo ti lo program yẹn náà lè ní bàbá mi èmi náà sunkún ẹkú tí mo máa sun bá ọba ṣe pa lórí ọ̀fẹ́ báyìí ni ọkọ mi sọ pé kí ló ṣe mí torí mi ò dùnkù lé láàárọ̀ yìí kí ni tẹ̀tẹ̀ jókòó gan ìjọba ti ṣọ́ọ̀bù lónìí ọkọ̀ máa ń pé kí ló ṣe mí kí ìtẹ̀dá ọlọ́run bàbá máa wá bá mi ní ṣọ́ọ̀bù wọn ní kí ló ṣe mí.

0: Abamu, Abamu, Abu, a Shego, Abuko, if you need a duo, a show, Babam, a show.
1: Nice, you won't let me. A bunch of money, I saw. Only when you like, I want to tell you, my brother is a music, my brother is YouTube, my brother is TikTok. And you can say to sell them there, you see, the Banda, Insel, and Sally, Insel, and the Pit, you see, the Jotin is selling. And you see, the most of the alert. Ni mo ko bi yan se le sun kun so lon lon oko wa se bi awon ni won sun kun si ni ko mo pe lo ni e lo wa ba mi ologun ajobo won to ba se bi mo ma ti ya e do je bi mo mo 1.5 million won bi boost your jare yin eh olon ni o lo ko mi awon oba yi to yi ba yin o da dide wa sari si wa bi mo mo make sure ko fo wo kankan baba je ngbo wu tin gba ri ni pa nu then da setting da yi olorun jo o da ku so bayi ni ko jesu sanu mi lona to ti gba sanu enikankan ni mo ran mi e be ni ele bi so e maria mama shahaladush o enikan ni bawo ma se ri ni lo bi o de kun ni epaphias we ni ni na to ba ti to de kun ni epaphias baba mi ni e si ba yin start le ni bi ni e ba yin start le ni messenger abi ni e ba yin start le ni tiktok so ki o ki si Come on, say you can scam. No, buy one scam chat. But definitely, oh, they don't say one scam. Some of them on YouTube. A gap in LA. Can you come in with me? Hello, buy one coming news line. Why do you see me a minute? You call you all over wanting to walk out here on Kaka. Talk about, only be about 30 years is born. In Nigeria, you know. Talk about what you're doing Sunday. In the Mosope, at the mobile, at about, and the one catch it, Meji Meji. E te kan sile ada kan bo nte ni ba ti ngba dua e mo je ogede enikan ni isin agbara ni ise ki sile hohun ni ise te mi ti suwe ti mo do ko bi di olara ati be ku ni ni osu kefa ta ba ile jade ku ni ni osu o ko su meta pere to bi ku ha e je se bayi mi a no mo so nkan kan si ni leti ikan ni na won ti mo so ni pe start something small bẹ̀rẹ̀ nǹkan kan bẹ̀rẹ̀ ọjà kan bẹ̀rẹ̀ ọjà kan ronú ọjà kan tó lè mọ̀ tà mo wá sọ nǹkan don't underestimate the power of small beginning wọ́n jẹ́ kí wọ́n bójú bí ìbẹ̀rẹ̀ kéńkéré tó rí ẹbí mo sọ lánàá ẹ̀rù tọ́ọ̀tì tẹ wà ní ẹ̀yìn tọ́ọ̀tì tó ń bọ̀ rẹ̀ èmi tó ń bọ̀ yìí mo bẹ̀rẹ̀ tọ́ọ̀tì pẹ̀lú 40 naira 20 naira owo ni lai na yen meji o ni le bere 20 ton be bo ni to pe mo se lo ni dojumo o mo je ki olorun o sanu mi debi to be mo oni ta ninu we sakaraya chapter 4 verse 10 oni ta ni ebe ojo ibere kenkele temi ko ni baba mi ara mi ti oya ya ina ni mo be church la re emi o gba bi afun o ma so policy o ma gboro mi o lagbara olorun bi n ba gba bi ato ni ti o ti e ri yato atẹ́gùn ti tún ọ̀fẹ́ sí o ìyàtọ̀ yóò dé bá ọ mo wá sọ nǹkan kan every great accomplishment begin with humble beginning ẹnikẹ́ni kí lọ́sẹ̀ ní ìlú ṣé ẹ̀rí gbogbo àṣeyọrí ńlá táwọn èèyàn ṣe láyé ètí máa ń láti ní o gbogbo àṣeyọrí ńlá tí ọmọ ènìyàn ṣe láyé ibi ìbẹ̀rẹ̀ kéńkéré ló ti bẹ̀rẹ̀ ìwọ tó bá nínú omi ọ̀bẹ bẹ̀rẹ̀ ibi nílà mojúbẹ bẹ̀rẹ̀ wá gbọ́ kílẹ̀ kíní kan wọ́n bẹ̀rẹ̀ látòkè ìwọ tó ọlọ́ọ̀bẹ bẹ̀rẹ̀ nsàlẹ̀ ó nílò your beginning is small Job chapter 8 verse 7 though your beginning was small your latter hand shall be greatly increased bí bẹ̀rẹ̀ wọ́n ti wò kéré òpin rẹ̀ yóò ga tó bá wà lọ́ọ̀bẹ bẹ̀rẹ̀ níbi kéńkéré òkè náà lọ́ọ̀ ló ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà wà o kíní kan wọ́n bẹ̀rẹ̀ látòkè ìsàlẹ̀ náà ló ti parí sí ẹnikẹ́ni kí ni nǹkan sàárè mi o àwọn tí wọ́n bẹ̀rẹ̀ láti gbẹ́ sàárè òkè wọn tí wọ́n bẹ̀rẹ̀ níbo wọn máa parí ẹ̀ sí ìsàlẹ̀ nǹkan tó jẹ́ pé mo rí inú ayé téèyàn bẹ̀rẹ̀ lókè tó parí ìsàlẹ̀ nìyẹn wọ́n bẹ̀rẹ̀ kankan lókè o sàárè ni wọ́n padà parí sí o ikú ni o òun ló fi jẹ́ pé gbogbo àwọn ọmọ tí ń ṣe yàwú nígbà tí yìí rẹ̀ tó ti rọ 2013 rí bí odidi 500 million 300 million owó òun wá gbà nísìn ìlú ìgbẹ́lẹ́wọ̀n nísìn tí wọ́n mú un bẹ̀ kí ló sì bá ọbẹ̀ látòkè ẹjẹ́ mẹ́nu kó ń bẹ̀ yẹn and another thing tí màá fi kún ni pé trust God's plan gbẹ́kẹ̀lé ètò ọlọ́run fún ayé rẹ oh my God God always rejoicing in providing for you to start your small beginning. Olorun ni mo pese fun eda lati le bere ni kekele. Adura ti mo pese igba laare ni. Gbogbo yen so Oluwa ja mi mu pe wo. Ah! Adura to dekun ni epa bi amun gba ni. Olorun ja mi mu pe wo. Fun mi ran mi lowo. Oni mo pese onje fun oje. Your God. O le da oloko wo. O le ba oda si. Olorun fun mi lowo tin bi bere oja. I thought ni soko si lorun bebe fun. Trust God for his plan for your life. Unge so ninu Jeremiah chapter 29 verse 11. Fun ni mo me ro ti mo ni fun o. Ero alafia. O de ni wo le be bere oja. Eyin wo le be bere business kan. Eyin wo le be o fe ko lo bere. Mo tu pelu e dide ko wa nawo bayi. Baba. Nitori ipi Jesu si sobu fun mi. Nitori majemu ja mi loko wo Olorun. Mama e ja pade nta service laare. Ma se nkankan to tun ya ko die ta tun se ni. Bo te je pe tusile. Itusile ta nda ko yen itusile ko lo yen bi ni o. Itusile ti mo so yen itusile ko lo wo aso kan ni o. Itusile ti mo so itusile ko lo wo ka mo da han de ni o. Olorun ba nbo. Ma si de Olorun Elija se. Yàtọ̀ sí yẹn ìwòsàn tá wọ́n sọ yìí mi ìwòsàn ní gbogbo abala ni o kì í ṣe ìwòsàn kára rẹ yá nìkan kí ìgbéyàwó rẹ kára rẹ yá. So God can heal your academic life. God can heal your marital life. He can give you settlement. Oh my God, gbogbo yẹn mi mi ń bí ọba dún sí náà mi náà mi náà mi náà mi náà mi náà mi náà mi. Ẹ kí mi bàbá jẹ́ kí mi lò mí kí yàtọ̀ dé bá ayé ọ̀dẹ́ fún yẹn pàtàkì dákọ̀ tiẹ̀ náà. Ẹgbẹ́ ìgbọ́n tí mo mú sọ.
2: Orúkọ mi ni Kàfáyá, ìyá ọlọ́ṣẹ, ó wá láti orí ìtàpere.
1: Orí ìtàpere. Ọ̀yà.
2: Ìgbà tí bàbá mi fún mi ní owó ní 2024.
1: Owó pé mo fún yín gbà yẹn.
2: Ẹ dáwó fún mi.
1: Mo dáwó fún yín.
2: Bọ́lá mi wá sọ pé àwọn tó ti tó obìnrin yìí kọlé. Ìwọ́n mọ sọ fẹ́lọ̀ pé àsọtẹ́lẹ̀ wòlíì ni mẹ́jọ lọ lásán ní ayé mi. Àmọ́ mo dúpẹ́ fọ́lọ́run lórí ìgbé ọlọ́run
1: yìí. Ọlá ẹkú ètò ẹ̀sìn náà ti tó. Ọlá.
2: Bàtí mi.

0: owó kan kankan jọ.
1: Mo ń bọ̀, iṣẹ́ kọ́ lówó.
0: Mo mọ olówó
1: ọ̀sọ ìyàjọ lọ́rọ̀.
0: Mo mọ alágbára,
1: wọ́n mọ àwọn tí wọ́n lágbára nílùú ọ̀sọ́ ọ̀dà aláṣẹ.
0: Oníṣẹ́ pọ̀,
1: aláṣẹ yọrí òtó nǹkan.
0: Gbogbo ìgbà tí n bá ń sọ ní òkè rí mò ń sọ̀rọ̀ ni.
1: Mo ń sọ ohun tójú ti rí ni.
0: Ẹ̀yin wo lẹ fẹ́ ṣe àṣelà?
1: O ti ń wá sí bí ọba bara mọ́ tó ọba ń wá déédéé.
0: Ohun tó rí ṣe ní ọjọ́ pípẹ́ dágbára láti ṣe.
1: Sida. Yes.
2: Tí mo bá ń dàgbọ́ pé à, mo mọ ra ilẹ̀ lónìí à, 500,000. Ẹ̀ 400,000. Wọ́n sọ pé níbo màá ti rí owó.
1: Níbo lè ní alábàárù ti fẹ́ lówó mi bí ìrì 500, bí ìrì 5 náírà.
2: Bí ìlú orí ìkójọ. Mo ní iṣẹ́ lè rà torí pé mo ti rọra mi tún. Àmọ́ nínú
1: ohun tó burú jù ni kéèyàn.

0: ẹyin wo lẹ ìrora yín pé ẹjọ kan lọ bá mi já ọ lọ já bá àwọn mẹta máa kọ lé. I'm going to go to the house. Iṣẹ́ tí ẹ̀mí àwọn wòlíì wá wa n tó ní àṣeṣe ayé ní sáà tí wà ní kó tó di pápó lè nílé ayé. Jé kíṣẹ́ ìránṣẹ́ mi ó dọ́bí ẹ̀. Jé ìṣiṣẹ́ ìránṣẹ́ fún ọ gẹ́gẹ́ bá a ṣe rán mi sí ọ. Lọ múra aago mẹ́jọ àbọ̀ ní sábìsì láàárọ̀ yìí. Mo ní pépà kan tí mo fẹ́ fi lé àwọn kọ̀ọ̀kan tí mi ò tí ì fún lọ́wọ́ pépà ni o. Bọ̀ nǹkan bẹ láàrẹ̀ àwọ̀ méjì ni ọ sọ̀kan sínú omi. Ìkan bẹ tó kà sínú àwọn nǹkan tó ń lò ní ilé omi tó mú oúnjẹ tẹ̀ ń jẹ ìrànlọ́wọ́ látọwọ́ áńgẹ́lì àmọ́ fi kún pé tí n bá kù bínú ìsìn ẹ̀mí inú wá ní ikọ̀ mi ní wọ́n fi àná tí wọ́n ìbá ẹnu ẹnìkan lẹ́tì nǹkan bá ní kí n fi ṣúre fún yín bí tijọ́ sunday náà ṣe lọ nìyẹn ẹnìkan ní ọ̀rọ̀ mọ̀mọ́ ìṣá ti gbọ́ àìgbọ́ tó ìwọ lòun tó gbé ẹnjìníà ẹjẹ́ mọ̀mọ́ ẹ̀ bá ń fún máìkì kọ́ mọ̀ sọ̀rọ̀ bọ́.
1: Àmọ́ nínú pẹ bàbá mi, èmi náà ra ilẹ̀ áàfù.
0: Ẹ̀rà gbè.
1: 200,000.
0: Níbo lẹ́ra sí?
1: Ayégún.
0: Ayégún lẹ́ra sí. Ṣé ìwé rẹ̀ rí?
1: Bẹ́ẹ̀ni.
0: Bó o lẹ ṣe kí ló bọ̀?
1: Bí ìtì ẹ̀ mọ̀.
0: Ìṣẹ́
1: ìgbẹ́ kí lẹ̀ fi ń ṣe? Mo ní ẹ̀rọ, bàbá mi náà ní pé ká fi nǹkan náà kan mú títà wàrà, mú ta ẹni bọ́, mú ta àlùta gbogbo. Inú rẹ̀ náà mo ti ya fóònù.
0: Ìjọba ìdílé.
1: Ìgbẹ́ yìí ni pé 30,000 ra fóònù, èmi náà wá ra fóònù 190.
0: 190. Wọ́n bá ọ̀rà fóònù 190, ọ̀rà lẹ̀ 300,000, ẹni tí ń sa lábàárù nìyẹn. A kàn wá sí chọ́ọ̀tì lóko. À ń sí wa nílé mi lówó ikú bá ṣe mọ ni mo ṣe fi hàn mú ṣó o sùn ni kì í ṣe kọ́ ọ lọ dákẹ́ sórí òkè kọ́ mọ gbàdúà èmi mò ń kọ́ yín bẹ́yàn ṣe ń gbàdúà èmi mò ń kọ́ yín pé kẹ́ ẹ fi nǹkan mọ̀ ó fi èlùbọ́ mọ̀ ó fi wàrà mọ̀ ẹ̀yin náà ro gbogbo nǹkan kí nǹkan tó fi mọ̀ ẹ̀ ó tún fi ẹ̀rọ ó tún fi mọ̀ olùfẹ́ púpọ̀ rí nǹkan báyìí ìsìn méjì láṣẹ láàárọ̀ yìí ìsìn méjì nìsìn tòní ìkan ní aago mẹ́jọ àbọ̀ báyìí láàárọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin fún gbogbo àwọn tí ń lọ bí iṣẹ́ bó o ṣe ń ṣiṣẹ́ dáa bó tún fi nǹkan mọ̀ bó kò ní ṣe ṣe ìtàgbọ̀rù lónìí àti ọjọ́ sunday ìní lọ wájú ẹjọ́ sọ̀rọ̀ tí ń ti nítorí táyé wọ́n ní mo ra fóònù ní 190 mo ra lẹ̀ mọ̀mọ́ ìfẹ́ sí mọ́ nínú ọ̀bọ ṣé àti jẹ́ wọ́n á di kí ni.
1: Ní ìyàwó kò sí ìtàjú mo fẹ́ jẹ sí mi àbí tí ìgbà fẹ́ jẹ ní kú.
0: Ẹgbẹ́ ń pàṣẹ mo bí ọlọ́run Elijah sí ọ kí ìgbà tó dé ọ̀la yìí. Ṣídà ẹnìkanì àdéwà mi ń bo lẹ̀rẹ́ wà. Màmá yìí ó ń lọ níbi ní ọmọ wá ṣọ́ọ̀ṣì sunday àti wednesday iṣẹ́ kọ́ lówó o. Gbogbo obì bá ọmọ lọ láti january oṣù kẹfà láwà yìí èló ló ti wá kójọ. Obìnrin kan rèé o ó ní mo mẹ́rọ mọ́ mo mú wàrà mọ́ mo mú gbogbo ẹ̀mọ ẹ̀yìn náà lẹ́ni àfi nǹkan mọ́ ó ní mi ọmọ bí mo ṣe tu 300 ọkọ̀ọ̀kọ̀ ra lẹ̀ ìmọ̀ bí mo ṣe tu jọ ó tún ra fóònù ní 190 ìsì ń jẹun tó bá wù ó ní tó bá wù àbí tí ìgbà fẹ́ jẹun. Ẹ wá mú wá tọ́ọ̀tì dáadáa ni mọ̀mọ́.
1: Kò sígbà tí n kì í wọ́n.
0: Báwo wá tọ́ọ̀tì ọ̀sọ́ dolo sí wọ́lọ́ ọmọ tó ń ṣe. Èmi mo ní èmi wọ́lọ́ yín ọtí ọ̀pẹ máa ṣe pásítọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ bí o máa ṣe pásítọ̀ rẹ̀ o lè yé lè sì. A ṣe bí kò àbáyé mọba. Igi wọn ń lọ sí jáde jẹ́ ń gbégi ti ní ìpàdé tọ́ọ̀tì ṣe pàdé olóṣèlú sà. Gbogbo bí ọba ti ń gbọ́ ni gbogbo ẹni mo lè fi sọ ìpàdé atáyé rọ ni. wa ri aye e kun lo bi wa bo ni soju an bo bo tin ba ti yo mo se yo mo se gbogbo yan ni gbogbo omo olohun patapata ni omo ya ni jade lawo eni kan yan ni ti o je like e ni pe yan fi le ki so yan gbogbo si ah kini ni mo nko yi iwo pele mu ore mu 2000 mu 1000 mu damela idamela mu jade Yahweh told me, so look, you tell that bomb now. I'm not going to make you a money. Account number 20, you don't think. So that's it. That's a pardon. You know, you could be or definitely a papa, tabi YouTube, or definitely a papa, tabi TikTok. And boy, I'm banning that. I'm going to make a lie. Tabati Senator, who knew or do I know? I know your love for sources. 8:30 lap or pardon, you tell that my love for service. I'm going to tell my love, your pardon, meaning I'm going to know. Emi na le bambe ise ti ni ase ni ojo iwo san ti tu sile ni lati wo odi le ti wo moto gbaje le be sun goma e be ni church olohun ojiji ni bi garage eni kan le mo ti fun account number yi ni bi gba won ti won ba be sun 19 66 36 38 73 Comfort Life Mission International, Access Bank. Bring your basket when you're in the name. 2017, 42, 90, 47. 2017, 42, 90, 47. First bank in the Comfort Life Mission International. No, you can do that. You may be your money. You may be your money. You may be your money. You know, we're like 25 to 31. And you're no longer going to be in your pool. No, you're no longer going to match the wedding anniversary. You're going to match the birthday. You're in your pool. Like, you know, it's okay. You're good, it's okay. And don't say to feel like you do a position. There's a match the wedding anniversary. You're going to match the birthday. You know, you're kicking. You're going to cook. You're going to make one. You're going to see what you're doing. You're going to come up and you're in the name of God the Father, God the Son, and God the Holy Ghost. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Number 10, share testimony with you. 080-88-71-65-66. God bless you.
2: The movie is from the Lord, why do you need it here?